0: ó ga jù.
1: Ó lágbára. Mo lágùn.
0: Ibi tó ti ń jó sí ṣínà.
1: Ẹ̀wọ̀n gé tí máa ti gbá jó ṣínà. Mo ń fi ṣeré.
0: Ọ̀rọ̀ tí wà tí Mrs. Silas sọ ó ṣe pàtàkì gan.
1: Nípa ìbọmọwí àti kíkọ́ ọmọ nédè àti àṣà.
0: Torí táwọn ọmọ yẹn bá gbọ́ràn dáadáa, àwọn lọ́ máa sọ oúnjẹ. Àwọn láàní nídà tí máa gba àwọn tó máa ń clean ilé. Àwọn náà lọ́ máa clean ilé.
1: Àwọn náà máa ṣètò ilé.
0: Àwọn náà máa ṣètò ilé.
1: Àwọn
0: náà máa tó.
1: Àwọn náà máa sọ oúnjẹ. Àwọn náà máa fọ ọbọ. Àwọn faṣọ tó wọ̀
0: lọ sílé. Tó bá ń pè wọ́n ní máa ká ohun ẹ.
1: Wọ́n ní ká ohun ẹ̀dẹ̀ ń gbọ́ ẹ lóhùn.
0: Wọ́n ní gbọ́ ẹ. Báwo ni ṣónógùn tí wọ́n lè fún wọn tó lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí èèyàn lè fún wọn lẹ́gbàá. Àbí ṣé wà á sọ pé kí àǹtí wọn wá bá wọn wí? Mo rántí ìtàn kan tí bàbá mi sọ fún mi pé obìnrin kan lọ gbé ọmọ ẹ̀ bá tíṣà tó burú jù ní skul. Ọmọ yẹn ò gbọ́ràn. Tíṣà ni kò gbọ́ràn. Tíṣà yẹn kọ́kọ́ fi etí ẹ̀ ó fi gbé sókè. Ó wá là mọ́ ògiri. Ó ṣe ń padà bọ̀ láti ògiri. Ó kó látilẹ̀. Pẹ̀lẹ́sẹ̀ ọmọ yẹn orí ẹ̀ tún délẹ̀ boom ó ṣubú. Màmá ẹ̀ wá ní mo ní kó bá wí ni mi ní kó pa.
1: Ìyẹn ni bábí na ọmọ mi ó dé inú ọlọ́mọ.
0: Kò dé inú ọlọ́mọ.
1: Wọ́n bọ́gà pàdé nìyẹn.
0: Àsìkò ti lọ láti parí.
1: A gbádùn ara wa gan lẹ́ni o.
0: Bẹ́ẹ̀ni
1: àrọ́jọ́ mọ sí olókùn wọn ní ṣókí lọ́bẹ̀ oge ọbẹ̀ ege ìdùn.
0: Ẹran ti ẹjọ́ ẹrẹ́rìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbádùn ara yín.
1: Ayé kan.
0: Ọwí ni mi ní kó pa.
1: Ìyẹn ni bábí na ọmọ mi ó dé inú ọlọ́mọ.
0: Kò dé inú ọlọ́mọ.
1: Wọ́n bọ́gà pàdé
0: nìyẹn. Àsìkò ti lọ láti parí.
1: A gbádùn ara wa gan lẹ́ni o.
0: Bẹ́ẹ̀ni.
1: Àrọ́jọ́ mọ sí olókùn wọn.